gba àjọ àgbáyé àròjinlẹ̀. Ọlọ́lá jùlọ, mo kí yín kú oríire fún àkòrí ìpàdé gbogbogbò àjọ àgbáyé ti 2026 yìí. Àkòrí náà ń lọ báyìí: mímú ìfọkàntán padà láti ṣe àkóso ìyípadà sí rere kí àjọ àgbáyé tí yóò ṣiṣẹ́ rere fún gbogbo ènìyàn. Nísàlẹ̀ níbí yìí, ẹ máa rí kókó nǹkan tó wà nínú ìwé àkọsílẹ̀ kan tí mo gbé síwájú ìpàdé àjọ àgbáyé lọ́dún tó kọjá 2025 ní orúkọ ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ìròyìn ayọ̀ tó wà níbẹ̀ ni pé ẹ ń gbé àwọn ìgbésẹ̀ tó yẹ nípa àwọn kókó ọ̀rọ̀ tí mo gbé jáde ní àkókò ìpàdé 2025 náà. Kí a lè rí àjọ àgbáyé tó mọ ṣiṣẹ́ fún gbogbo ènìyàn, gbogbo àwọn ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ ni ó mọ ní ẹ̀kúnrẹ́rẹ́ àtìlẹyìn gẹ́gẹ́ bí ìlérí tó ti wà nílẹ̀. Nígbà náà ni àgbáyé máa rí ẹ̀rí mímúṣẹ àtìlẹyìn fún òmìnira àti ìgbé ayé rere fún àwọn tó jẹ́ pé tẹ́lẹ̀ wọ́n ti dín wọn pa sínú òṣì ayérayé nítorí wọ̀bìà àwọn ènìyàn kan, nítorí ìmúnilẹ́rú, ìfipámúnisábẹ́ tí àwọn ènìyàn péréte kan ń ṣe. Bákan náà, fún àjọ àgbáyé tó mọ ṣiṣẹ́ fún gbogbo ènìyàn, àgbáyé máa rí mímúṣẹ àwọn ìgbésẹ̀ láti fòpin sí àwọn ogun jíjà tí kò nítumọ̀, tí kò dẹ̀ yẹ kó wáyé, èyí tó dẹ̀ máa ń fa ikú àìtọ́jọ́, ìparun, ebi, àìsàn, òṣì, ìṣubú ọrọ̀ ajé, ìṣubú iṣẹ́ òde láàrin àwùjọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé àjọ àgbáyé tó mọ ṣiṣẹ́ fún gbogbo ènìyàn, dájúdájú ó máa ṣe ìrànlọ́wọ́ láti ṣe àtúnṣe àwọn àìdọ́gba tó wà ní ìpìlẹ̀ àjọ àgbáyé fúnra rẹ̀. Mo gbà á ládùúrà pé ní òtítọ́ àti ní òdodo, kí àjọ àgbáyé tó mọ ṣiṣẹ́ fún gbogbo ènìyàn yìí kó tètè farahàn ní kíákíá. Ní ìsàlẹ̀ níbí yìí wá ni kókó ọ̀rọ̀ lẹ́tà ti ọdún tó kọjá tí mo tọ́ka sí. Ó sọ báyìí: ẹ kú oríire fún ìpàdé gbogbogbò ọlọ́gọ́rin ti àjọ àgbáyé. Nísìnyìí tí àjọ àgbáyé pé ọgọ́rin ọdún, àjọ náà ní láti ní ìgboyà tó péye láti fúnra rẹ̀ ṣe àtúnṣe sí àìdọ́gba tó wà ní ìpìlẹ̀ àjọ náà. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá ní ìgbàgbọ́ wípé pẹ̀lú ibi tí ọgbọ́n orí ọmọ ènìyàn ti dé báyìí, ó ṣeéṣe láti rí àwọn àtúnṣe láti fi òpin sí ogun jíjà, ìṣẹ́, wọ̀bìà, ìwà ìbàjẹ́, àìnírètí àti ìfinisábẹ́ láti múnilẹ́rú ní gbogbo àgbáyé yìí. Ọlọ́run Olódùmarè ti dá ayé lágbàyanu fún àwa ẹ̀dá. Kínídé tí kì í wá ṣe gbogbo wa la ń jẹ àǹfààní láti inú rere tí Ọlọ́run Olódùmarè fi hàn sí gbogbo wa yìí. Mo dúpẹ́ Onítìrí Abiola Olóyè Ìyáàfin, ìyá ọmọ ìbílẹ̀ Yorùbá lóde òní ní orúkọ Democratic Republic of the Yorùbá. Akọ ìwé yìí ní ọjọ́ 23 oṣù kẹsàn-án 2025. Ibẹ̀yẹn ni kókó ọ̀rọ̀ tọdún tó kọjá parí sí. Ìmoore: mo mọ̀ ọ́ lóore Ọlọ́lá jùlọ fún ìgbọ́ràndùn, ìfọwọ́sowọ́pọ̀ àti ìyọnu yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ pé ẹ lo àkókò láti ka àkọsílẹ̀ yìí. Kí Ọlọ́run ó bùkún fún àjọ àgbáyé. Kí Ọlọ́run bùkún fún akọ̀wé àgbà àjọ àgbáyé Antonio Guterres. Kí Ọlọ́run pẹ̀lú kí ó bùkún fún Democratic Republic of the Yorùbá. Pẹ̀lú ìyẹ́sí tó ga jùlọ, mo dúpẹ́ Onítìrí Abiola Olóyè Ìyáàfin, màmá ọmọ ìbílẹ̀ Yorùbá lóde òní ní orúkọ Democratic Republic of the Yorùbá. Akọ ìwé yìí ní ọjọ́ 25 oṣù Ọ̀wẹ̀wẹ̀ 2024. 2025-09-2026.